0: dáhùn. Màmá tó bímọ lẹ́yìn ọdún méje tẹ́yìn tẹ̀ tiẹ̀ wáyé. Láwùjọ sọ pé èlò wọn wá gbà.
1: Wọn ò gbà nǹkan kan. Wọn ò gbà nǹkan kan.
2: Èmi ni mo mú wọn wá.
0: Ẹ̀yin ni ìyá tó ìyá àbíyé rèé. Ẹ̀yin ìyá gbogbo rèé. Ìyá àjọ.
2: Pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìpè yín pé mi. Ìpè yín ọ̀wá ní ìbàjẹ́. Gbogbo àwọn ọmọ yín ni wọ́n ra àánú gbà. Gbàrà tí akọ́kọ́ máa ń gbọ́ prógráàmù ṣùgbọ́n kò dijọ́ náà ni owó bá ní tá a bá san iye báyìí bí ó ṣe rí bí ó ṣe rí àbáyà pa.
0: Ẹni nǹkan ṣépè wòlíì ìrora nínú wa ṣépè.
2: Làbáyà pa làbá ń gbọ́ àyìnlá tílẹ̀ bá ti mọ́ tá a bá ti gbọ́ ròyìn tí a máa gbáyìn lálá máa dunra wa nú àti bàbá bàbá ní.
0: Ẹ gbọ́ rédíò mọ́.
2: Gbọ́ rédíò mọ́. Ṣùgbọ́n kò dijọ́ náà oúnjẹ dẹ̀ kí ojúmọ́ fún wa aago méjìlá lájẹ tààrọ̀ àti tọ̀sẹ́ papọ̀ á bá a sùn bẹ́ẹ̀ ni iṣu là ń ta gbogbo kò sẹ́ni tí aṣa ní ọmọ wa níbi tá a wà yìí ẹlẹ́kọ̀ọ̀kan màyá àti igbó ọ̀rá ń bí a máa kó tó ṣe ọkọ̀ mẹ́jọ mẹ́wàá wọbẹ̀ ṣàdédé ni gbèsè dé bàbá mi kán wà ń bí wọ́n pè mí ṣàkíyèsí wípé ìyá ọmú yádùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ayé ò gbà báyìí mo nígbà tí mo ṣe yàn ò lè ṣe mí. Ṣùgbọ́n njọ́ náà bí mo ṣe jáṣu sí bí ọ̀nà márùn-ún ọkọ̀ méjì méjì iṣu bá bẹ̀rẹ̀ sí jẹrà láti ìsàlẹ̀. Gbèsè bá ti dé láti ibẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lówó bá yọ tán ló ti ń pa àrí kẹ̀kẹ́ jẹ mọ́. Ọjà là ń sùn yàrá kan pálọ̀ kẹta ṣe sọ́jà ń sùn bẹ̀. Ọmọ mi ọkùnrin wà ń bí òun lọ́dọ̀ rẹ yàrá méjì fún wa. A wà aṣa òkò tó bẹ̀ láàṣẹ lẹ́gùsí. Ọmọ mi kan náà wà ń bí ijọ́ tó ti sáfíìsì dé tọ́kan ọbẹ̀ tá à ń jẹ báyìí ó bú sẹ́kún ni. Bàṣẹ wá ṣí rédíò tá a gbọ́hùn yín nǹkan kan jáde lára wa ara wa wá rìrì àti bàbá. Ijọ́ náà lọmọ òní dé tó ṣí ọbẹ̀ báyìí ó ṣe oúnjẹ fún wa a jẹun ẹ̀mẹta ọpẹ láti ijọ́ náà dò ní ebi ọ̀pá wa mọ́.
0: Náwó ẹ̀ báyìí tó ọba ti délé látòní lọ kìí sórí rédíò mọ wàá jọ wà face to face kàn fi agbára ṣe àmì bó sì sórí rédíò náà yìí tẹ́ wọ́n mi mọ pa láṣẹ ebi òní pa ọmọ. Wàá jẹsẹ̀ mọ́lẹ̀ ebi ogun ebi dídọ̀ pé lórúkọ Jésù. Wọ́n ti ṣẹ́jú sí mi. Àti ìgbọ́n kankan báyìí. Àìgbọ́n kẹ̀kẹ́. Ibùn láti ìlú ìgbó ọ̀rà wa. Gbogbo lé ó bá ti di 6:30 báyìí. Ẹ pàdé mi lórí Facebook, TikTok àti YouTube. Ọ̀dẹ́kúnlé Epaphras Oníọwá. Mọ̀ bẹ́ẹ̀ ni kankan chaati ni ìbáyàn chaati o. Tó bá tún di 7 lálẹ́ aago méje. Onisúyà náà Passover abẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun. Tó bá wá di ọjọ́ Sunday anointing service tí máa anoint in tí mo sì mú bọ̀ nílùú Canada máa fi lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun ọlọ́run ní ìgbáradì fún 7-7 tó ń bọ̀ ní oṣù kẹjọ. Ẹ̀yin ọmọ ọlọ́run mo bọ̀ Ọ̀yọ́ ẹ bá mi pe gbogbo family is a night of no sleep Passover night abẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun àwọn nǹkan kan lọ gbàdúrà alẹ́ èyí tó wá dáa jù sá. O ni pe era suya alẹ is going to be suya night as well. Ẹ jẹ́ ń ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ò ṣe tẹ́wọ́ bàbá. Mo dúpẹ́ pé o jẹ́ ń parí oṣù ṣe weekend fẹ́mi náà. Mo dúpẹ́ pé o jẹ́ ń la oṣù ìjà ṣe weekend fẹ́mi náà. Gbogbo èèyàn wà mú ọ̀rẹ́ ọ̀pẹ bọ́lọ́run bá ṣe tóbi tó lọ́dọ̀ rẹ̀. Bọ́ ọba ṣe fẹ́ràn àtọmọdé àtàgbà owó ọ̀pẹ mo ní ọ̀dà ìyìn ni mówó ẹ̀jẹ̀ wa owó ọ̀pẹ ọlọ́run tààbọ̀ yìí ń sọ mọ́ ẹ gbọ́ràn. Àkáǹtì nọmba chọ́ọ̀tì náà ni 2017-4290-47 nǹkan àfìṣetọ̀lá nìyẹn àní fún àní ìgbà pẹ́ ẹ bá ṣe dàlẹ̀ ni ó sì kó wá rédíò station 2017-4290-47 Comfort Life Mission International First Bank ẹlẹ́ẹ̀kejì ní 1966-36-38-73 ẹ jẹ́ n tó pè 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde ẹ jẹ́ inú yín ó dùn ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ń gbọ́ oṣù parí lónìí ẹsẹ̀ bíbélì tá a kà lónìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ìwé Nahumu chapter 1 títí wọ chapter 3 àti ìwé Habakkuk chapter 1 títí wọ chapter 3 Habakkuk níjẹ́bẹ̀ ẹ̀yin ọmọ Habakkuk ọ̀yà mẹ́fà nìyẹn. Ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó jáde nù bí kí n tó gbàdúrà finally ẹ gbọ́ ìfilọ̀ yìí àti ìkéde yìí tó ṣe pàtàkì tó ṣe pàtàkì.
3: Hello, Pastor Joba. Ẹ kúrò lẹ́yìn. Kayemi kan sele leni o. Awon kan wa report fun mi won ninu oja, oja kan wa tan ma na ni Wednesday, Wednesday ni Mike. O ma ko ja yen ni oja dido yin. Wale yan kan wa. Won lo nta ororo, won lo ororo 77. 1500 ororo 77. So via inu message ti baba ba ma se. Kan so fun pe won ni kan nkan kan ma ta ororo kakakiri o. No, Jamara, I could die to do well any enter. Ruru 77, Ruru 77, 1500.
0: Nice, book Ben Yomolon of any anointing oil. I eat out, or by any cutting ta, Emudada. I eat anointing oil. A Yomolon, you won't be lonely there, yeah, Wakule. Who name one beer, who need to jail or jot or last, and you didn't match where the anniversary in her or your mumble. A so tell it when you pay Jim Wolly swear, you know, by you. Let something begin to move in a positive direction for you and for your family in the name of Jesus. And you only birthday, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. And Jim Badua from president at the governor, by you know, you are we, your long, oh, mama, Lona Yan, Otto Nigeria, Shani Bati, in the name of Jesus, your excellency, sir. Any kind of mercy at testimony me, and will number and your loud to need to see clear 080-88-71-65-66 and send the message. Olufe, and you man, loading YouTube.
4: All business owners in Benin City, are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With our diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.